ọ̀rọ̀ fíìm mínísítì ọ̀sẹ̀ mú bẹ́ẹ̀lẹ̀ ọjà lábàálẹ̀ àwòbọ̀yé sáré mi nígbà tó wá rí ni pẹ̀lú wíńdì náà gbogbo wa máa yé wọ́n ní.

0: West mo lẹ́gbẹ̀gbẹ̀, pariwo akọ ti gbé kẹ̀kẹ́. Lálẹ́ yìí máa rí mẹ́mẹ́, rí ṣe ẹ̀ bá mi wọ́n mọ̀ tó bá túlẹ̀ sílẹ̀. Bébí kí ẹni lè dún yàǹgà, ilé West yan ṣe é bàbá. Mo ṣe kọ́ fún Ulala, mo lẹ́gbẹ̀gbẹ̀, kọ́lé fún Kíkà,
1: ó ti tó. Bóyá fún wọn lẹ́gbẹ̀gbẹ̀.